0: pẹ̀lú yọ yín náà kẹ́ra mi jọ ọ̀nà. Ṣàwa mẹ́dúnra àtẹ́bẹ̀ bàrà gé. Anábẹ́ àdénú ni má tọ́ tó gbúrò tó yín kíá. Mi àdẹ́ta mi ní sọ́yìn ẹ má tọ́ àmọ́ wọ́rọ̀ mẹ́lẹ́ mi wọ́rẹ́. Yọ̀ọ́ tẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni mọ̀nà kó mọ́ yín kíá.
1: Omi ògbóná.
0: Omi àdénú.